0: Ajo.
1: Ẹyà Sẹ̀mbí.
0: Bẹ́ẹ̀ni, àwọn ti sẹ̀.
1: Jésù Adum náà ń sọ̀rọ̀.
0: Ìyàǹkọ̀pọ̀n Adum.
1: Ìyàǹkọ̀pọ̀ àfẹ́. Kàkà mẹ́ta ń sẹ́yìn àmì ṣàmọ̀dẹ̀. Ilé yìí ń ṣe kúrò o. Ẹ̀bá sá ní ẹni ẹ̀kùnà fún ẹsẹ̀ ní èṣù sáà. Ìfẹ́ máa ń tẹ́ fi àmì kásá fi ìbò kúrò. Àmì ń kọ́ mú nyìnà mọ̀ wọ́n ti tẹ́ ẹ bá sí ya ní ẹ̀ka yẹ di o fèsì ní ìzè ẹ̀rọ adé ń ṣẹ́yẹ di ọmọ ẹ̀ ń kọ́ ní àwọn ọ̀dẹ́ ní wọ́n fánikẹ́ sí.
0: Praise God. Amen.